0: tẹ́ ẹ bá rántí ó ti pé ọ̀sẹ̀ kan àti ọjọ́ díẹ̀ tí wọ́n ti lọ jí ẹ́ tí wọ́n àwọn agbésùmọ̀mí kọlu ilé ẹ̀kọ́ bíi mẹ́ta ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ògbómọ̀ṣọ́ ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ bíi mẹ́ta dínlógójì àwọn olùkọ́ bíi méje
1: ó
0: tó di wípé àwọn olùkọ́ yẹn di méje wọ́n ti ṣekúpa àwọn méje lénìí tí a wá ń ṣe àjọyọ̀ Children's Day àwọn ọmọ yìí wà ń bẹ̀ èyí tó kéré jù nínú àwọn ọmọ yìí ní ọjọ́ orí ẹ̀ wà ní ọdún méje èyí tó dàgbà jù 16 years ọdún mẹ́rìndínlógún wọ́n sì wà lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí yìí wọ́n sì wà lọ́dọ̀ àwọn ará bí yìí imagine kí làwọn ọmọ yìí ń pass through ọmọ ọdún méjì ẹ̀ nínú òtútù nínú òrùn nínú àyà kí làwọn ọmọ yìí ń jẹ gan kí làwọn ìrírí táwọn ọmọ yìí ti ń fi ojú rí nínú ibi tí wọ́n kó wọn sí gan ìjọba mọ̀ wípé ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n tó bá wa gbìyànjú kẹ jáwé sóbì ẹni kan ló mọ̀ orí fọ́nrán àwọn ìyá yìí tó jẹ́ wípé àwọn ọmọ wọn náà wà lára àwọn ènìyàn àwọn ọmọ wọn wà lára àwọn ọmọ tí wọ́n kó ọkọ obìnrin tí ó ṣe fọ́nrán tó ṣe tanná fọ́ká ní ìgbà náà ọkùnrin náà jáde ní ọ̀sẹ̀ ta lò tán yìí ṣe pé wọn ò bá mú òun lọ́kọ́ fìyàwó òun sílẹ̀ bẹ́ẹ̀ náà ni arákùnrin tí àwọn aráàbí yìí ṣokùpa lọ́dọ̀ tiwọn ìyàwó rẹ̀ náà ké gbàjarè ó ní kí wọ́n bá wọn wá òkú ọkàn òun rí kí àwọn lè ṣe ohun tó tó àti ohun tó yẹ fún ọkọ rẹ̀ tí àwọn aráàbí yìí ń dẹ̀mí rẹ̀ légbodò lójijì lọ́nà àìtọ́ àwọn ọmọ yìí ṣì wà ń bẹ abẹ ọlọ́run nínú àánú rẹ̀ kó bá wa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wọn kó bá wa bojú àánú wo àwọn ọmọ yìí kó bá wa dáàbò bò wọ́n ọlọ́run nìkan ló ń tọ́jú ẹ̀dá ní àwọn ọ̀nà tí kò kí ń yẹ ẹ̀dá lókè rúpẹ́ àwọn ọmọ yìí ò mọ̀ kankan kí a máa sọ wípé wọ́n kàwé dáràn ni ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ wa ni sí elédùmarè wípé láyọ̀ àti àlàáfíà ni kí wọ́n padà ọ̀sẹ̀ tá a wà yìí kò gbọ́dọ̀ fi ìdí jálẹ̀ ẹ̀kọ́ tó bá wa yọ̀ǹda àwọn ọmọ yìí èmi jẹ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ fún àwọn ọmọ kéékèèké lórílẹ̀‐èdè àgbáńlá ayé Children's Day àwọn ọmọ yìí dẹ̀ wà níbi tí wọ́n wà ọdún iléyà yìí gan tó bá jẹ́ pé wọ́n wà lásìkò yìí wọn ò bá máa bá àwọn akẹgbẹ́ wọn celebrate ẹlòmíì àti lọ́ra ṣọdún

gbogbo abiyamọ ayé ẹjẹ ká dìde àdúrà fún àwọn ọmọ yìí wípé kí ọlọ́run bá wa ṣọ̀wọ́n dé láyọ̀ àti àlàáfíà ìjọba arọ̀yìn abẹ̀yìn ni ẹ bá wa jáwé sóbì lórí àwọn ọmọ yìí níbi tí wọ́n wà.

0: ẹ kalẹ ni gbogbo bi te ba ti lanfani lati ma gbọ wa Nikon Eagles 7 Sport Radio 103.7 FM Safidi kalẹ silu abẹ okuta tin sololo ipinle ogun ni orilede Nigeria oro ife ama toju su eda ni igba mi Ọ̀rọ̀ ìfẹ́ Adema yí ẹ̀dá yékéyéké ṣẹ̀dá kan ó wà tó ọ̀rọ̀ ìfẹ́ yé. Lálẹ́ òní gẹ́gẹ́ bí ìṣe mi. Àjọ rìnrìn àjò yẹn débi tó yẹ ká rìn dé. Bẹ́ẹ̀ ti ṣe ń ṣe àjọyọ̀ ọdún iléyá. Irú àwọn ìrìn àjò ìfẹ́ wo lẹ ti rìn lónìí? Ọkọ àti ìyàwó wọn ti gbìyànjú láti ṣe àbẹ̀wò sí àwọn èèyàn kan. Bẹ́ẹ̀ ọkùnrin míì kò láǹfààní láti máa ya rẹ̀ dání. Bẹ́ẹ̀ náà ni obìnrin míì. Òun ni nǹkan ló dá lọ. Ọkọ̀ ẹ̀ fún ní ìyọ̀ǹda ó fún lómìnira. Ewo ni kó lọ́ mi ò ráyè láti lọ síbẹ̀ yẹn. Tọ́ bá ti rí ẹ ìwọ náà ti ṣojú mi ńbẹ̀ náà nìyẹn. Ọ̀rọ̀ ìfẹ́ nípele nípele ni. Ọ̀rọ̀ ìfẹ́ a máa dàbí ohun tó kọ wájú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Love is sweet nítòótọ́. Àwọn ní tí nǹkan kan bá fọ́ ẹ lójú nínú ìrìn àjò ìfẹ́. Ìgbéyàwó a sì là ẹ lójú.
1: Ẹ jẹ́ ká jọ̀bọ̀ ẹ̀sùn mọ́ bí ètò lórí pápá ìfẹ́ látọwọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé.
0: Lálẹ́ òní àwọn kankan wà tí mo fẹ́ yọ̀nàná lórí ètò lórí pápá ìfẹ́ Nikon Eagles 7 Sport Radio 103.7 FM. Àjọṣe ni ẹ ti mọ bí mo ti máa ń ṣe wípé àwọn ìròyìn eré ìdárayá máa kọ́kọ́ yọ̀nàná ẹ̀ fún yín. Àdúpẹ́ pé òkun wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tó orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Zimbabwe lánàá. Fẹ́mi Azeez òun ló máa ṣe bẹ́ẹ̀ ló láǹfààní láti mi àwọn méjì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ó ti darapọ̀ mọ́ àwọn èèyàn bíi Ọbáfẹ́mi Martins. Ó ti darapọ̀ mọ́ àwọn èèyàn bíi.
1: Ọ̀rọ̀ sí sí ọ̀rọ̀ èèyàn jó nípa ìfẹ́.
0: Àwọn èèyàn bíi John Utaka. Ó ti láǹfààní láti darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n ti gbá góò méjì wọlé lọ́jọ́ tí wọ́n fẹsẹ̀ kan bọ̀ fún ìgbà àkọ́kọ́ fórílẹ̀-èdè Nàìjíríà.
1: Ìfẹ́ ni tó ń wáyà lórí pápá ìfẹ́.
0: Àkọsílẹ̀ yìí.
1: Bóyá ẹ̀sùn kan bí.
0: Òun ni Fẹ́mi Azeez. Ó fi léde ní àná.
1: Lórí pápá ìfẹ́.
0: Eric Chell. Ó sàn kankan wípé àwọn ṣe àṣìṣe ní ibi ìfẹsẹ̀wọnsẹ̀ àná ṣùgbọ́n torí àṣeyọrí táwọn ṣe ni kò jẹ́ kó hàn sí gbogbo ènìyàn. Ó ní òun yóò gbìyànjú láti yọ̀nàná àṣìṣe yẹn pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù rẹ̀ nítorí ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn. Ọ̀rọ̀ wà lórí Lionel Messi. Wọ́n ti sọ bí nǹkan ṣe dúró nípa ti orin injury èyí tí ó ní. Báwo ló ṣe jẹ́ tí Lionel Messi fi ń gbé injury lásìkò yìí tí wọ́n palẹ̀mọ́ fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup? Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọmọ orílẹ̀-èdè Brazil kan ń gbóṣùbà káre fún Kylian Mbappe? Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti ń fi ojú ẹ̀gbẹ́ kan wo agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle. Ẹ má gbàgbé ohun tí ó wà lọ́kàn wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lásìkò yìí ni wípé wọ́n wá striker. Ẹ má gbàgbé Julian Alvarez. Òun náà ti ń fi ẹ̀gbẹ́ kan sọ di mímọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Ìpẹ́ wo mo fẹ́ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan. Ó ti kọ́kọ́ sọ ṣáájú wípé òun fẹ́ tẹsẹ̀ dúró sí orílẹ̀-èdè Spain tóun bá tẹ̀fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Inú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Spain lòun fẹ́ lọ. Ikọ̀ agbábọ́ọ̀lù wo nìyẹn? Ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ. Ọjọ́ mélòó ló kù fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé? Ìyẹn World Cup.
1: Jẹ́ ká jọ̀bọ̀.
0: Ṣé ẹ ti ń gbáradì fún African Village World Cup Village? Abúlé ife ẹ̀yẹ àgbáyé ó máa ti wọlé dé tàn. Eagle 7 Sport Radio ẹ kú iṣẹ́ ọpọlọ. Kò gbọ́dọ̀ sí ẹnìkan tí ò ní sí níbi abúlé yìí. lédè tán. Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ nínú abúlé ife ẹ̀yẹ àgbáyé. Tí ife ẹ̀yẹ àgbáyé bá ti gbìnàyà gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ rí wípé ìkànnì yìí. Fully loaded la fi ṣe. Arsene Wenger sọ nǹkan kan. Nípa ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti PSG. Ìròyìn ayọ̀ dé fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG wípé Hakimi àti Usman Dembele àwọn náà ti padà dé. Bẹ́ẹ̀ Mikel Arteta náà sọ nǹkan kan ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà lọ́nà yìí. Kí ló sọ? Dúgbẹ̀lẹ́ láǹfààní láti gbọ́. Lórí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tí wọ́n ti release àwọn orúkọ agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ ṣàmúlò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Inú àwọn èèyàn kan dùn wípé wọ́n mú àwọn lọ, inú àwọn èèyàn kan bàjẹ́ wípé wọn kò mú wọn lọ. Lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò ẹ̀ má gbàgbé pé ìjà Anthony Joshua ó ṣì wà lójú ọ̀nà. Bẹ́ẹ̀ Toby Amusan náà ń gbìyànjú láti fi ìtàn balẹ̀. Àwọn ìròyìn pọ̀ lálẹ́ òní tí màá yànnàná fún yín. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ lágbo àwọn eléré ìdárayá. Ẹ̀ka lẹ́. Ọtẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́. Kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi ti yín tòótọ́. Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Àwọn kan pè mí ní fẹ́lẹ́fẹ́lẹ́ láyé mo dá wọn lóhùn. Àwọn kan pè mí ní fẹ́lẹ́ láyé mo dá. Àwọn kan wò mí ṣùṣù wọ́n pè mí ní fẹ́lẹ́. Mo ní èyí tí ẹnu yín bá ti bà ń bẹ̀ ẹ́ pè mí màá dá yín lóhùn torí wípé omi ẹ̀kọ́. Ẹ̀kọ́ náà ní ṣe. A pàtẹ ètò bí ẹni pàtẹ ilẹ̀kẹ̀. A wọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà. Ìyẹn ètò tó bá lọ́gbọ́n lórí ni o. Ẹ má gbàgbé o, we inform, we educate and we entertain lórí ètò yìí. Mo máa ń sọ ọ́, èmi erùpẹ̀ lásán tó ṣe lélùyàn tó fi ọ̀rọ̀ sílẹ̀ nù. Mi pé máa sọ lọ, a máa ju ọṣẹ. I do not take it for granted, Elédùmarè. Ẹ ṣe o fún àǹfààní èyí tí mo rí gbà láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ọdún iléyá bá wa mùsùlùmí òdodo. Tọdún tó kọjá àjọṣe ni, tọdún yìí àtújọ ń ṣe ni. Ọdún tó ń bọ̀ àjọṣe ni láṣẹ ọba mi aláwùrabí. Wọ́n ò ní fi ẹnikẹ́ni ṣe àwátì lọ́la ànábì wa Muhammad. Ẹ jẹ́ ń wọnú agbámi ètò lórí pápá ìfẹ́ lẹ́tọ̀. Ètò ni lórí pápá ìfẹ́. Nìkanì Eagles 7 Sport Radio 103.7 FM. Láfìdí kalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Bá a ṣe máa ń ṣe rèé o. Ní gbogbo ọjọ́rú báyìí, bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ di aago mẹ́wàá lájọ fi láǹfààní. Fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́. Àwọn èyí tá a ti ṣe sẹ́yìn, ẹ má gbàgbé o. Wípé ayé ṣì nǹkan sára sí wa. Ẹ̀yin tẹ́ ṣe ń pòǹgbẹ fún ètò yìí lórí ìkànnì YouTube mi. Ẹ ní sùúrù pẹ̀lú mi, ipe yẹn ó pọ̀. Pé ìgbà wo ni mo fẹ́ gbìnàyà rẹ̀? Ìgbà wo ni mo fẹ́ bẹ̀rẹ̀? Láìpẹ́ láì jìnà. Ẹ bẹ̀rẹ̀ sí ni rí àkànṣe ètò yìí visual. Ẹ bẹ̀rẹ̀ sí ni rí lójú òpó ayélujára mi YouTube. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ lọ máa subscribe. Ẹ̀yin tẹ́ ẹ bá ti máa wo àwọn èyí tó wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ. Nítorí tá a bá débẹ̀, a ṣe é, a yé yín dáadáa. Bóyá ohun tẹ́ ẹ bá tún rí nípa ti ètò yìí ìyẹn lórí pápá ìfẹ́ á tún yẹ yín jọ bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ àwọn tó wà ní diaspora. A ti ṣe tán gbé wa rìnrìn àjò. Má gbé yín débẹ̀ nípa ti àwọn nǹkan wọ̀nyí. Torí ẹ̀ mo yí ń sọ ọ́ di mímọ̀ fún ìwọ tó lẹ́bùn eré ṣíṣe. O ní interest in acting. Ẹ lè kàn sí mi lẹ́yìn ìtọ́. 08135188116. 08135188116. Ìwọ náà lè darapọ̀ mọ́ àwọn èèyàn tá a fẹ́ ṣàmúlò nípa ti fọ́nrán yẹn. Ó lè dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jankan-jankan tí wọ́n ti ṣetán ìyàwó ìyá ọ̀fin greens ọ̀pọ̀ yẹmi ayé ọ̀la ìyá ẹ ṣe àjọṣewò níbàjẹ́ mo tẹ̀ rí ìgbìyànjú yín lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ abiyamọ tòótọ́ nìyí tó di ọmọ bá jiná ẹni di àwátì láṣọba mi aláwùrabí lórí pápá ìfẹ́ lẹ́tọ̀ ètò ni lórí pápá ìfẹ́ ẹ jẹ́ ń sún sókè lọ́hùn-ún kí má dàyín lágara ọ̀rọ̀ tí ń bá lọ tí ń bá dé káwa máa mú lẹ́yọ kọ̀ọ̀kan tó fi mọ́ ìròyìn eré ìdárayá àti ibi tí mò ń lọ lálẹ́ òní ibi tí mò ń lọ ẹkùn ìkàlẹ̀.
2: Ìfẹ́ ìfẹ́ kéèyàn tó bá gbólólùfẹ́ méjì ò jìnà síra wọn yóò dàbí kí wọ́n mọ ríra wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru. Ìfẹ́ tí a ta mọ́ tàṣẹ ọfà àfẹ́ tó bá ìwò yàn látán àti jáde èrè ogun ni o. Àmọ́ ṣé kí n tó tó fọ ìgbẹ̀yìn rẹ̀ adùntán ni.
3: Ìwọ ni ọ̀rẹ́ kòríkòsọ mi, alábàárò mi, pàápàá jùlọ ìwọ ni ìfẹ́ ayé mi. Lónìí mo dúró níwájú rẹ̀, mo sì ṣe ìlérí láti jẹ́ ibi ìsádi rẹ̀, ibùdó àlàáfíà àti orísun ìtìlẹ́yìn tí kò ní gbẹ láéláé. Mo jẹ́jẹ́ láti fetí sí ọ pẹ̀lú ọkàn àyà mi, mo sì ṣèlérí láti bá ọ lò pẹ̀lú ohun gbogbo tí mo bá ní. Nígbà tí ìjà ayé bá ń fi ọkọ̀ ojú omi rẹ nàkànàkàn, mo ṣèlérí láti jẹ ìdákọ̀rọ̀ rẹ. Lóòótọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni kò dá mi lójú, ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni wípé mo nífẹ̀ẹ́ rẹ̀. A ti so ẹ̀mí mi pọ̀ mọ́ ẹ̀mí rẹ̀, màá sì fi gbogbo ayé mi dáàbò bo ìfẹ́ wa. Ayé mi wà ní ibi tí ó dára nítorí pé mo ní o. Nítorí náà màá nífẹ̀ẹ́ rẹ̀ láti òní títí di ìkẹyìn ọjọ́ ayé mi.
4: Ìfẹ́ a máa ṣe ní lójújú, a máa ṣe ní bí ààrẹ, a máa ṣe ní bí ẹni sinwin, a sì máa ṣe ní bí aláìlòpọ̀lọ́ nígbà mìíràn. Àwọn kan pé ìfẹ́ kì í bínú, bẹ́ẹ̀ ni kì í jà, kì í jowú, a sì máa gbàgbé ẹ̀ṣẹ̀ ọjọ́ pípẹ́. Èmi pé rárá o, ìfẹ́ a máa bínú, àwọn kì í fara ya. Ìfẹ́ a máa jà, àwọn bíi tíkátúká tàbí kápọ́kọ́. Ìfẹ́ a máa jowú, nítorí láìsí owú kí ni pàtó ìfẹ́. Bẹ́ẹ̀ ìfẹ́ a máa rántí ẹ̀ṣẹ̀ ọjọ́ pípẹ́, ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá wá sí lókun, ìfẹ́ a máa dáríjì. Lákòótán, ìfẹ́ dùn, ó dára, ó gbayì, a sì máa mú ìdùnnú àti ìtura bá yé ẹni.
5: To the love of my life. It's Your Ocean Eyes for Me by Billie Eilish. You're my type of potato, I'm talking Irish. My carica papaya. My tomato juice. You are too good to be true. Baby, what did you add in your stew? And unless Nigeria has the climate of Antarctica, I will love you like it was impossible. You will experience love that is endless. Because you are the one that I cannot do without. You are the atarodo that is hotter than me. You satisfy my belly more than Amala, baby. When I look at you, I fall on my knees on Third Mainland Bridge and weep because you are too good to be true. And most importantly, you are mine.
6: The 2026 FIFA World Cup is here and Eagles 7